ìkìlọ̀ pàtàkì lélẹ́yìí látọ̀dọ̀ àwọn aláṣẹ Federal Radio Corporation of Nigeria FRCN sí gbogbo àlú gbogbo nílé-iṣẹ́ àdáni gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olùdókòwò láti jìnà kété-kété sí ilẹ̀ ìjọba National Broadcast Academy NBA tó ń bẹ̀ nílùú Ìkẹjà Federal Radio Corporation of Nigeria ń ṣe kìlọ̀kìlọ̀ torí wípé a wí fún ni kó tó dání agbájáká ilẹ̀ ìjọba tó jẹ́ ti ilé ẹ̀kọ́ National Broadcast Academy tó wà nínú Adekunle Fajuyi Road Ìkẹjà nípínlẹ̀ Èkó kìí ṣe fútà bẹ́ẹ̀ la ò yáàyàn láti lò fúngbàkigbà o gbogbo ẹnikẹ́ni tó bá dòwòpọ̀ pẹ̀lú èèyàn kéèyàn bóyá àwọn agbalẹ̀ta àbí ẹ̀yin tẹ́ fẹ́ dókòwò kówó lé lórí ẹ jìnà kété-kété sí ìkìlọ̀ lélẹ́yìí látọ̀dọ̀ àwọn aṣẹ Federal Radio Corporation of Nigeria FRCN pé ilẹ̀ National Broadcast Academy tó wà ní number one.

0: 7,882,822 naira pere. Bẹ́ẹ̀ni owó tí wọn yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ àjì jẹ́ 20,000 naira pere. Látàrí eléyìí, gbogbo àwọn tó fẹ́ láti pínlẹ̀ Èkó ní ìrìnàjò Hajj gbọ́dọ̀ lọ san owó wọn sáwọn ilé ìfowópamọ́ tó abáṣòwò tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó nípa lílo bank draft kí wọ́n sì kọ́ báyìí ṣe Muslim Pilgrim Welfare Board sórí rẹ̀ kó tó di gbèdéke ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún yìí tí wọ́n ti dá sọ́nà. Ẹ tètè ṣe kíákíá kó tó pẹ́ o. Bí ẹ bá ń fi àlàyé tàbí ẹ fẹ́ mọ̀ sí, ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí 08-076-6813 tàbí 08-027-4373. Olùkéde Ọ̀gbẹ́ni Abdulhakeem Jomagbeni, akọ̀wé ìgbìmọ̀ arìnrìnàjò Hajj ní ìpínlẹ̀ Èkó.
1: This is Radio 1.
2: Radio 1.
1: 103.5 FM.

sopin àríyá tó ń ṣàn àríyá tó mẹlẹmẹngẹ. Àríyá eléyìí tí kì í ṣọlọ́bẹ̀ ṣàn àríyá tó kí lọ́wọ́ bí ìgbà èèyàn bá ṣe lá àtàpọ̀n lásìkò. Alẹ́ àríyá ni ẹ̀ka alẹ́ máa ẹ̀ka alẹ́. Kọ́ni 103.5 FM láti ń kíwá pé àtúkú bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tí. Ṣégbà tá a bá rí ni náà làárọ̀ ẹ ni a kú sinmi ẹ́. A kú ọ̀bẹ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun ni àtúnkìrà apá tún kú sinmi. Àbí nà àwọn bó ti ẹ̀jẹ̀ pàwọn kan ti bẹ̀rẹ̀ sí ní kóṣù wọn lẹ̀. Àwọn kan ti bẹ̀rẹ̀ sí ní ayọ̀nà aṣọ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n ti wojú agbọ́n pé àmì ò tí ì sùn by this time kẹ̀. Ìrọ̀ ó dẹ̀yìn alẹ́ àríyá kẹ̀ tó sùn. Ṣé dáadáa làbá yín ṣàlàáfíà lẹ́wà bàbá ń kọ́, mọ́mì ń kọ́, ọ̀nkú ń kọ́, àǹtí ń kọ́, sisters ń kọ́. Àwọn tó ṣe wípé mo mí wá kọ́, mo máa mí wá yá, àwọn náà ń kọ́. Ọlọ́run ọba àbí òkè yóò pèsè èyí tó dá ẹ̀ ní àní kíni adjective yẹn fẹ́ lágbára ẹ̀ ní gbé egun ilé. Alẹ́ àríyá nílẹ̀ṣẹ̀ rédíò 101.3.5 FM. Ago 11 oku ogún ìṣẹ́jú lọmọ òní gẹ́rẹ́gẹ́ ká má yanra wa jẹ. Béèyàn bá yanra ẹ̀ jẹ́ kò lè yan àsìkò jẹ́. Béèyàn bá tọra ẹ̀ kò lè tọjọ́ orí. Béèyàn bá tọra ẹ̀ kò lè tọ́hún tó ń bẹ nínú ara. Àwálé ayé ni a ń dé ṣe due date for everything. Everything. Bí NAFDAC ti ń pariwo lójoojúmọ́, máa jẹ́ OTS expire. Máa mú OTS expire. Ọmọ èèyàn bá ti ń jí tá à ń sùn. That's how we also get expired. Ọlọ́run má jẹ́ kí ṣu ara wa ó já lójijì. Yes, yes. Ọlọ́run má jẹ́ ṣu ara wa ó já lójijì. Ọlọ́run má jẹ́ asáré mọ́tò ká ọkọ̀dù kẹ̀. Àwọn ọmọ ti ń wọlé iléèwé lọ́la. Ìwọlé dé ọmọ iléèwé ó padà sí sùkúrù wọn. Ìwọlé dé ọmọ iléèwé ó padà sí sùkúrù wọn. Àmọ́ síbẹ̀síbẹ̀ màmá. Síbẹ̀síbẹ̀ bàbá síbẹ̀síbẹ̀ gbogbo alábí àmọ́ ká rántí tọ́jú ara wa. Adétọ́hún àtọ́kẹ́ olúwọlé lorúkọ mi ẹ ká lẹ́ ọmọ olúńlá ni mi ọmọ àgbọ́dẹ̀rẹ̀ ọmọ ọlọ́kọ̀ ńlẹ̀ ṣẹ́rin. Bẹ́ẹ̀ bá fẹ́ràn àwórì tó bá wá kí yín ẹ̀yin ẹ mọ̀ pó ń bọ̀ lánàá ẹtẹ̀ bàálẹ̀ lénìí. Bó bá di láàárọ̀ ẹ ṣe gbúre ọlọ́bọ̀rọ̀ wọ́. Bẹ́ẹ̀ bá ṣe ẹ jẹ́ kó ti parapọ̀ dáadáa ẹ kó ti fà mẹ́ǹtì mọ́ra ẹ wá tí ń bá wá dé bí àlejò. Ẹ̀yin ẹgbẹ́ kaná kó má gbóná lágbójú. Ẹ bá mẹ́bà tútù tẹ́ ẹ ti tẹ̀ sínú ewé ẹ̀ ìbá. Ẹ wá fi ṣe mí lálejò. Níbẹ̀ lẹ ti máa gbọ́ tí máa máa kíra mi pé àtọ́kẹ́ ọmọ olúńlá lẹ́ ṣó ń rẹ̀sọ̀ á rẹ̀sọ̀ á bára mu kò ní gbòdì nínú ara. Báàbá sì rí gbúre ẹ bá ń wéwé ẹ̀dúwẹ̀ kókò ṣe ọmọ tó ń jẹ́ bẹ́ẹ̀. Ewé kókò ni ó ní àwọn nourishment kan tó wà nínú ẹ. Ẹ ká lẹ́ ọjà rẹ̀ bí tọ̀dọ̀ ti ẹlẹ́kìrà.

ilé ayé ń bì í ọmọ ni yùn ọmọ ni dẹ ọmọ lẹjọ ayé o ọmọ ni yùn ọmọ ni dẹ ọmọ dára lára ọmọ ni yùn ọmọ ni dẹ ọmọ làwòrán ẹni o ọmọ ni yùn ọmọ ni dẹ ọlọ́run kó dáwọn sí o ọmọ ni yùn ọmọ ni dẹ ọlọ́run kó fẹ́ni tó ń wòjú ẹ ọmọ ni yùn ọmọ ni ọmọ ni yùn ọmọ ni ọmọ ni yùn.

lórí ètò ìwà ètò yín alẹ́ àríyá gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa pátápátá náà la kì í káàbọ̀ sórí ètò yìí bí a ti máa jọ ń ṣe ní gbogbo alẹ́ ọjọ́ mẹ́jọ mẹ́jọ lálẹ́ tòní ni alẹ́ tòní pẹ̀lú agbára ọlọ́run ọba bí àṣà àṣà àbúrò mi pàtàkì a ní pẹ̀lú agbára ọlọ́run ọba torí pé ẹ̀dá kan ò lè ṣe nǹkan kan láì sí àṣẹ ọba mi òkè a tún mú wá bá a ti máa mú wá ẹ jẹ́ kí n wá ṣe é báyìí ìlú tèmi bá a ti mọ̀ pé àṣà àti ìṣe wa àti ọ̀rọ̀ ètò oónú ilé òun là máa gbé yẹ̀wò lórí ètò alẹ́ àríyá ẹ má sì gbàgbé pé òwe náà ń bẹ́ ń bẹ̀ ẹ mú nọ́mbà òwe ń bẹ́ ńlẹ̀ rẹpẹtẹ tẹ̀ lè mú ìlú kan wà nílẹ̀ yorùbá ẹ jẹ́ ń sọ pé ìlú méjì tó hàn dáadáa ìpínlẹ̀ èkó kọ́ ìpínlẹ̀ ogun kọ́ odò wà ní odò méjì ni ó wá wà nílùú ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́lẹ̀ yorùbá

wọn yìí pẹja anú ẹjẹ. Ìkọni sogidi ẹ sọ̀nù tó wà fún wa. Ìkejì wà nípínlẹ̀ Èkìtì. Ẹ sọ̀nù tóun náà wà fún wa nínú ìpínlẹ̀ Èkìtì. Sogidi ìpínlẹ̀ wo ló wà odò ni? Odò kejì ń bẹ nípínlẹ̀ Èkìtì. Ẹja anú ẹ̀ èèwọ̀ ni. Má pa á. Má mu. Má débẹ̀. Ṣeun tó ní ṣe lódò kó o fọmọ ẹja lẹ̀kọ́ máa lọ ní. 0704700-3341 lójú òpó wa.

0: my brother. What proud? What biraga omolola ola mi julo. Olotu mi. Lowo bo tin mi. Ile to fe ma bo soju owo ni ko ni boda mi. To nbe lowo oni jabo.
1: Ase wa.
0: Ta nre sinu adetunde.
1: Ase wa.
0: Gbogbo eyi to ti di oni sa.
1: Amen.
0: Be ni fe yin na fe mi ati fun gbogbo wa. To re ni to ba na ka kan sodo enikan. Won ni 19 to ku. Ti e na ni ire lo ma je ti gbogbo wa. Yes.
1: O ti di car.
0: When you spread, you just pointed a finger to somebody's child, and now you are having 19 with me.
1: 19.
0: I've been 19. Oh, mokete. Ijo tu ba kari la amadi. Amadi kuku ujo ni.
1: Oma kese okay.
0: You don't just say 9. Amadi.
1: Otalo ni joko nera.
0: Egbon mi proud. Money biraga. No, to won jo bi wa ni. But ati dagba. Ati jo dagba. Won wa okay laye esi won but Olorun se daada fun aburo ju egbon lo. Ere ko o ki sawada. Aburo ma ponju koko nitori pe egbon e pe ni ehin bi igba ti e ki egbon pe aburo biola wa nbi egbon ni o change e patapata fun ni mu o ni ese un wole kereke ese un wole turu tupe e moruko omo mi ni se e moruko omo mi ni e se le ma pe mi ni biola mo ni o to won a tori e barawaja oro kekere ta wi yi o ran mole o ran modo yawo se si mo wa looto ni onku proud be na ni igba ton ti fe mi bimbo ton pe mi lati jo ina lo shin pe mi se o mo pe mo ti bi mo ni oni ma binu amo bo se so pe oni ma binu be lo fi sufuru sinu not ko le ma ke daada e ti ka bibeli de be bi sinu na ko le ma ke daada ebon yi wa ni se ogunrun gele ni to lodo temi emi iba ni boya e right mba ni boya e wrong amo ke momo aso fa won eyan wa se ta ba jo bi ra wa le ra wa eyin legbon emi laburo emi legbon awon laburo ta o ti mo wa lara oruko ta pe ra wa ta fi jo dagba niyan anti bimbo Anti Bolanle, Anti Bolawa, Anti Karimo, Anti orisirisi oruko ta jo nje lodo ara wa sira wa, Anti Lola. Nigba ta wa ti dagba, ta ti marry, se a le change abi ki le ro si. N ta ma wo lale toni niyan ko ni ju be lo. E si mu owe. E ma degbagbe odo meji. Iko nbe le mejeji le yoba nbe ah eyan ti pe wa wole eje agbe elo e ka le o ah e ma ka le sa
2: e ti gbe
0: o gbe ire sa e ka le o
2: ni ti odo ti e nto
0: yes sir
2: e yi ti ko mo nbe ni so gidi e o wa ni awe ni ipele oyo
0: okay oruko yin ati bi te ti pe wa
2: local conference yo
0: Okay. Oruko yin ati bi te ti pe wa.
2: Adeni. Okay.
0: Adeni yi.
2: Meji.
0: Adeni ji lati Ibo.
2: Ogere.
0: Ogere ni ipinle Ogun.
2: Ogeremo.
0: Ode iremo Ogere. Ni ipinle Ogun e se puko baba wa Adeni ji. Se ma mu owe.
2: Number one,
0: hey, okunrin be lomo okunrin se e pari e.
2: Be lomo okunrin se.
0: Eh, orin ni mo ko fun yin mi ti fun yin ni number 1 table.
2: E wa
0: ni be sere be. Eh, mu like yin bo je pe e ti e sa seyin e mu ni waju ni. Hello sir.
2: Mo gba yo
0: ile akitan ni le orogun
2: Nile.
3: Akintan.
2: Nile Orogun.
3: Nile Orogun, as in Ajon Foko.
2: Eh, mo tun gbo imo keko si lale yi o.
3: E se sa.
2: Ọgbọ́n yóò lè jọba o.
3: Àmì iṣẹ́ máa bá wa dá sí ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀gbọ́n àti àbúrò tí wọ́n ní àti Mary àti Bímọ. Ó yẹ kẹ́ ẹ máa tẹ̀mí pé ṣẹ́gun lè padà di àbúrò ni àbí àbúrò fẹ́ di ẹ̀gbọ́n.
2: Èmi rò pé ti àwọn ẹ̀gbọ́n àti àbúrò yẹn.
3: Yes, sir.
2: Lọ́wọ́ àwọn tó tọ́ wọn ló wà. Torí wọn lókè lẹ́ ń wo ẹ wọlé.
3: Okay.
2: Amoko ẹrù ẹwọ wa lókè lẹwọ ẹwọ lẹ tó bá yẹ pé wọn ní ọbrí bí àmì tí wọn ní ẹkọ tó péye láti lè wá tó mú àṣà yorùbá lọwọ
3: ẹtí
2: ìrìnà tó burú nu tí ẹgbọn yẹn ṣe o
3: wọn
2: bá tiẹ lówó jẹgbọn ẹ lọ tí wọn forí ẹgbọn ẹ rúmọ ni àsìkò iṣẹ ìmúlé kan máa. Along,
3: O dijo mejo leni tabi yo se ogoji ojo ojo mokole logoji lola. Hello.
2: E kale sa
3: e pa ero radio yi e ti sumo ju
2: e kale sa
3: ruko yin bi te tin pe wa
2: e ku eto ma
3: olohun lo nba wa to
2: opo lo yin ni joba o
3: ami ati teyin na oruko yin sa.
2: Àwọn ilẹ̀ máa ti gbẹ̀tọ̀ yín o.
3: Àmì àṣẹ.
2: Ìgbà tó rí yín bá dé, jẹ́ fẹ́ gbẹ̀tọ̀ yàn ní dèdè ìṣẹ́jú kan fún yín
3: o. Àmì àti irú ẹ̀yìn àtàwọn ọmọ tí
2: nínú. Ẹ̀dá mi dáadáa.
3: Àmì àdúrà ńlá lẹ̀ ṣe mò ń ṣe àmì. Àmì àmì àmì.
2: Orúkọ tèmi ni Bọ́lájí Muritala ọmọ ìyá Kúwa látàlábà ọ̀rọ̀.
3: Ọ̀gbẹ́ni Bọ́lájí Muritala ẹ kalẹ̀ sà.
2: Ọmọ ìyá Pupa láti alábà ọ̀rọ̀.
3: À ń gbọ́ yín sà ẹ kalẹ̀ sà alábà ọ̀rọ̀.
2: Ṣé pé tó?
3: Yes, sir.
2: Odù méjì gbẹ̀sán ẹ̀nà ebi ọmọ ọpa ẹ̀nà.
3: Ẹyin ọmọ ọpa ẹ̀ ok.
2: Bẹ́ẹ̀ mo mọ̀ pé mo ti gbọ́ pé ọ̀nà kí n pè jáde.
3: Ok.
2: Tó ti yẹ yín mà.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Odù méjì. Ó wà Lẹ́kìtì gbẹ̀sán ẹ̀bẹ̀ bí ọmọ ọbẹ̀ fún máa ń gbọ́.
3: Ok.
2: Bẹ́ẹ̀ ń gbọ́ mi mà.
3: Àgbọ́yé.
2: Ṣé fi wọ́n ní kò ní ṣe ṣe pé kí ọmọ fìlà kó wá dé sórí ojúkun.
3: Akinde fìlà sorunkun àbí.
2: Bẹ́ẹ̀ni ma. Bẹ́ẹ̀ni.
3: Níbínú orí Kádé fìlà sorunkun.
2: Bẹ́ẹ̀ni ma. So aṣáájú máa jẹ́.
3: Ok.
2: So nǹkan tí mo kàn rí nínú bí ọ̀rọ̀ àbúrò yẹn lọ rí pé ìbẹ̀wò gbéraga ó ti gbé wọ̀. Torí pé Ọlọ́run ọba Ọlọ́run má jẹ ká bí ọmọ bí ṣe lè sọ ọlọ́sí àmà jẹba jẹun ọ̀tá wa.
3: Àmì o
2: bẹ́ẹ̀ni
3: àní jẹun ọ̀tá.
2: Tó ti máa ń pín ẹ̀gbọ́n ẹ̀ náà wà òkè jùlọ àbí yóò wà wẹ́lẹ̀ òkè. Bóyá òun náà mọ̀ pé ó ní àwọn ọ̀fẹ́ dáadáa tó ti ṣe rí kò ní máa sọ pé tìlébí tó fi ń pè òun ní.
3: Orúkọ.
2: Tó ṣùgbọ́n nílẹ̀ Yorùbá ó dà kó jẹ́ pé ìbejì gan tó wáyé jọ̀pọ̀ náà ṣe mọ̀ pé kọ̀ọ̀kan wáyé ó mọ omi ṣáájú jùlọ lọ́ fi ń sọ pé káyà ti pọ́n ìdè.
3: Bẹ́ẹ̀ni pé àgbà tún wà lára láàrin àwọn méjì náà.
2: Bẹ́ẹ̀ni mà àgbà wà bẹ́ẹ̀ lọ́ fi sọ pé táyé àti pọ́n ìdè. Tó ìgbéraga lè fi ri pé ó fẹ́ gbé lẹ́wù wọ̀.
3: Ó dà.
2: Tó Ọlọ́run ọba á dẹ̀ ṣe dáadáa fún gbogbo wa.
3: Àmì
2: ojú ọ̀ka tó jẹun ojú ọ̀dọ́ làmàmọ́ lẹ́ni tó ń bẹ lọ́hùn kìkì ń bẹ́yàn.
3: Ṣé.
2: Tó
0: Number two, eh, we isi ni se pelu oro ta gbe yewo lale yi. Oni bi won o ba tete ku won la.
2: Teni ki wa tete ku.
0: Bi mi o ba tete ku won la, ma la, I will be rich and rich and rich and I'll get richer.
2: Ki ba tete ku ma la bi.
0: Beni. Ombe laba tonje sunshu bim batete ku bimi o batete ku mola woni rufe won be laba tonje sunshu bimi o batete ku esun ki se eposu e mo su ta ma mu sina ka doko ka mu ada ka fi la isu kan ka fi sina ka ma wa je bimi o batete ku mola wa gbiyanju aje ni o ni tapamonu bi mi o ba tete ku mola ah aje ka pamonu mo sa ma lowo won ni e ka lo soja o ni ah ola ma ba mi le ah eyan ni ma wola olohun ko fo lakan wa ko pon lakan wa ko jola ran wa owe na bo ti lo ni pe bi won o ba tete ku mola won ni rufe won be laba ti nje sun su that is to say I got ma gbe kama agbiyanju aje ni ni gbogbo bi ta ba wa 0704700-3341 0704700-3341 lojo opote ma fi dodo anodo meji kan bayi o nbe ile yoruba lo wa o se mo wi pe alasa a lori sirisi awon nkan tawon baba de implant so kan wa pe ah you don't do it there are some eh ofin to so wi pe does and don't se eleyi ma se eleyi ofin ni ma se ewo ni awon mi ani oruwo ni ma se ka lo le egbonse ka ma fowo ewo ni ka jila aro ka ma fonu ah ewo ni awon abuku to nbe nbe a ma ti ni lojuju ke eyan o jaye ki won na enu yin se wa run bi ago adiye bayi eyin oyi fonu laaro ni kaji ka ma gbalẹ nnu ile ewo ni ki ya le ile o dide laiwe fawon omo ohun to buruku ni bi won ba wa so wi pe ofin ni eh o tun wa duro labe pe ewo ni awon olu meji nile yoruba won na won odo boyo wa lodo ti ina e wa le fi kun ko di meta o won ni awon odo ton leja borokoto borokoto ekolo o leja ekolo o leja wa lo o leja bo ba sore ku wa kete wa afi ko jede afi ko jeja ba wa se njeja leko won o gbodo fowo panja won ewo ni o ewo ni ma debe ni ile yoruba lo si wa lati gba ti won si tin tele ofin yi bi won tin to lo nto lo nbo si